Oui, oh. Ìwé ìròyìn ta mọ̀ sí La Nouvelle Tribune. Òun wá sọ̀rọ̀ lórí ọdún pàtàkì ti iṣu ní orílẹ̀-èdè Benin. Jẹ́ bí ojúmọ́ kẹ̀ẹ́dógún oṣù Ògún bá jẹ́ ọjọ́ kan tí a yà sọ́tọ̀ ní gbogbo ilẹ̀ Benin ń kọ́. Lọ jẹ́ ìbéèrè ìwé ìròyìn yìí o. Bí a bá sì wá lọ lórí ìwé ìròyìn ta mọ̀ sí Martin Libre. Òun wá sọ̀rọ̀ lórí ìwọlé ti àwọn ọmọ ojúlé ẹ̀kọ́ ti ọdún 2024 fi lọ ní ọdún 2027. Àwọn olùkọ́ ẹsẹ̀ kan nínú ilé ẹsẹ̀ kan níta a ti ń pè wọn kí wọn wá fi ara wọn hàn kí ó tó di ojúmọ ogún oṣù kẹjọ ọdún tí a wà yìí o. Ìwé ìròyìn kan náà ṣe àlàyé ní ìlú Kútọnu ọkọ̀ kan tó jóná tí àwọn ewé ìrọ̀bì tí wọ́n ń bẹ nínú rẹ̀ ń lọ bí páálí 1,134 ó lé 185 tí wọ́n bá nínú ọkọ̀ yìí. Ìwé ìròyìn ta mọ̀ sí Le Potentiel ó náà sọ̀rọ̀ lórí líla àwọn ilẹ̀ ní Àgbọ̀ngàdá. Ẹniwọ̀ wọ́n jùlọ tí a mọ̀ sí Rock Adamba tó jẹ́ ọ̀gá àgbà ojúlé iṣẹ́ tí ń wọn àwọn ilẹ̀ àwọn ọlọ́pàá ti mú. Bí a bá sì wá lọ lórí ìwé ìròyìn ta mọ̀ sí Liberation ó ń sọ̀rọ̀ lórí ètò òwútútù ilẹ̀ Benin ti ré ilẹ̀ Mali kọjá tó wá gba ipò àkọ́kọ́ ní ilẹ̀ Áfíríkà wa aláwọ̀ dúdú. Ìwé ìròyìn kan ń ṣe àlàyé bákan náà lórí àwọn olùkọ́ ẹsẹ̀ kan nínú ẹsẹ̀ kan níta tí wọ́n láti rán wọn lọ sí ipò tí kò ní àwọn olùkọ́. Ìwé ìròyìn kan ń ṣe àlàyé lórí ìbọlá fún ẹniwọ̀ wọ́n jùlọ tí a mọ̀ sí Sara Wusu látọ̀dọ̀ ẹni tí ń ṣe ààrẹ orílẹ̀-èdè wa wàdà yìí o. Ìwé ìròyìn ta mọ̀ sí L'Autre Vision ní ilẹ̀ Benin. Àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ta mọ̀ sí Les Démocrates ti ṣe ayẹyẹ ìtọ́ra ẹni ṣe nílùú Paraku o. Ìwé ìròyìn ta mọ̀ sí La Boussole òun náà wá sọ̀rọ̀ lórí àwọn ọlọ́pàá onígbòde. Àwọn bíi 180 ni àwọn ẹni titun tí a ti ń dúró de fún àbẹ̀wò ara. Ìwé ìròyìn ta mọ̀ sí La Nation òun náà wá sọ̀rọ̀ lórí ètò omi yalé nílùú Pau pàtàkì ìpẹ̀yìn kéké àti ìrora àwọn ará ìlú. Ìwé ìròyìn ta mọ̀ sí Le Matin òun náà wá sọ̀rọ̀ lórí ètò ìsinmi ìjọba ní orílẹ̀-èdè Benin. Ẹni tí ń ṣe alága ààfin ilé ta mọ̀ sí Sena kò ṣe olùwọlé yìí o. Gbogbo ẹ̀yin olùgbọ́ mi ọ̀wọ́n jùlọ láti lọ síbi ìparí àwọn ìlànà àkọlé àwọn ìwé ìròyìn ìtọ́jọ́ ìtẹ̀ní ni mo láti fi tó wa ní etí pẹ̀lú ìwé ìròyìn tí a mọ̀ sí Le Matin pé àìṣedédé kan ti ń farahàn ní ilé ajẹ́lẹ̀ ìfàyìn. Ọ̀pọ̀lọpọ̀ láàrin àwọn olùdarí ni àwọn ọlọ́pàá ti mú lẹ́yìn ìwádìí àjọ ta mọ̀ sí IGF. Wọ́n sì ní àwọn ìlànà àkọlé àwọn ìwé ìròyìn ìtọ́jọ́ ìtẹ̀ní tí mo láǹfààní láti fi tó wa ní etí pẹ̀lú ọmọ yóò wọ́n jùlọ ta mọ̀ sí Michel Dosumu Aremu ọmọ Asenju. Mo dágbére fún wa pé ó dìgbà díẹ̀ ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí ayọ̀ ìdùnnú ìgbéga àti àlàyé.

Ẹṣeun ẹ̀ka san gbogbo ẹ̀yìn tí ẹ̀ ń gbọ́ wa lórí ètò ní ọjọ́ ìní. Ọjọ́ ìní ti ń se ọjọ́ ajé ojúmọ́ kẹtàdínní ogún oṣù kẹjọ ọdún tamọ̀ sí oṣù ogún. Ọdún ẹgbà ò lè mẹ́rìndínní ọgbọ̀n mọ́ kí n pe ẹ̀kú dédé wò yẹ wá kú gẹ́gẹ́ bí ọjọ́ ṣe rí. Aago mẹ́ta ti kun ìṣẹ́jú mẹ́rìnlá ní ojúlé sẹ́wà ọmọ yẹn ọ̀hún jùlọ tamọ̀ sí Michel Dosunmu. Ní orúkọ mi Christian Awosetien, àwọn ni wọ́n bẹ ní orí ẹ̀rọ fún wa. Àwọn ìlànà àwọn ìròyìn mi ló kan èyí tí mo láǹfààní láti lọ nípa rẹ̀ ní àwọn ohun yìí. Àwọn tí wọ́n ń se àwọn tí wọ́n ní ilẹ̀ ní àdúgbò ní ìlú Túrú lọ́hùn fún ètò ilẹ̀ pínpín, wọ́n ń kùn sí àìṣedédé tí wọ́n ti rí níbẹ̀. A ó ṣe àlàyé nípa rẹ̀. Àwùjọ àwọn tí wọ́n se àwọn oníṣẹ́ ọwọ́ nílùú Paraku yóò rí àtúnṣe. Ẹni tí ń se alága àbí tí ń darí àwọn oníṣẹ́ ọwọ́, ó ṣe àlàyé díẹ̀ nípa ohun yìí. A ṣe lálàyé fún wa ní àsìkò yìí pé ilẹ̀ Benin lọ gba ipò àkọ́kọ́ fún àwọn ilẹ̀ tí ń ná owó fàṣe tí wọ́n ń gbé owó tutù. Ǹjẹ́ a ṣe àlàyé bákan ní olórí ohun yìí. Ètò akẹ́yìn àwọn ìròyìn ti àsán ọjọ́ ìní òun ni àwùjọ àwọn tí wọ́n ń ya fọ́tò nígbà kan rí. Báwo ló ṣe rí gbà ní àsìkò yìí tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ ìgbàlódé tá ń pè ní smart wa dé yìí, báwo ni wọ́n ṣe ń ṣe àwọn ètò gbà? Ǹjẹ́ a ó ṣàlàyé nípa rẹ̀. Wọ́n ní àwọn ìlànà èyí tá fẹ́ lọ nípa rẹ̀. Ẹ bá wa lọ, ó ti yá o. Wọ́n kí n lẹ́kàn sí pé ẹ kú gẹ́gẹ́ bí ọjọ́ ṣe rí. Ẹ sì kábọ̀ sí ibi àkànṣe àwọn ìròyìn ti àsán ọjọ́ ìní. Ní ìlú Túrú, ọ̀pọ̀ láàrin àwọn tí wọ́n ní ilẹ̀ níbẹ̀ ni wọ́n ń kùn sí àìṣedédé tí àwọn tí wọ́n pín ilẹ̀ wọ́n ń ṣe fún wọn láti àsìkò mélòó kan lọ tí wọ́n dá ilẹ̀ pínpín dúró láti bí ọ̀sẹ̀ mélòó kan. Ǹjẹ́ lẹ́yìn ìgbà tí a wá sí àárí gbọ́, ǹjẹ́ a wá lọ lọ́dọ̀ àwọn mélòó kan tí wọ́n ṣe àlàyé. Ibrahim Karim pẹ̀lú Mohammed Alassani, wọ́n ní ẹni àkọ́kọ́ sí lálàyé ní àsìkò yìí pé kí ìlú kan kí ó tún ní ìdàgbàsókè àní ọgbọ̀n ọ̀la ilẹ̀ kí wọ́n ní kí wọ́n kọ́lé lọ́tún lósìn. Gẹ́gẹ́ bí àwọn ètò yìí, wọ́n ní àwọn ní owó láti lọ ra ilẹ̀ tí wọ́n sì mọ ilẹ̀ wọn, àti pé owó tí wọ́n fi ń gba ilẹ̀ yẹn wá pọ̀ lápọ̀jù. Jẹ́ ó fi de àsìkò tí a ń wí yìí, wọ́n ní àwọn tí wọ́n la ilẹ̀ yẹn, wọ́n wá dá iṣẹ́ náà dúró pátápátá. Ẹni wọn mọ́jọ́ tamọ̀ sí Mohammed Alassani, òun ṣe lálàyé ní àsìkò yìí pé òun pa àpadúkùn owó tí òun pé òun wà nílé ìkáyà òun láti jẹ́ kí òun lọ ra ilẹ̀ kí òun sì kọ́lé sínú rẹ̀. Ṣùgbọ́n ilẹ̀ náà ni òun rà tí kò lójú kò lè mọ̀ yìí pé ó jẹ́ nǹkan tí kò bójúmọ́ tí ó ń dun àwọn. Kí ni tó fàtọ́ pé wọ́n fi dá ilẹ̀ pínpín dúró tá ń pè nílò tìsùmà ní ìlú Túrú? Àwa lọ láti jẹ́ kí a rí ẹni tí ń ṣe aláṣẹ ìpínlẹ̀ tá a mọ̀ sí Ṣíà, jẹ́ ẹni wọ̀n jùlọ tá a mọ̀ sí Abdul Mukaila, tí ó ṣe àlàyé fún wa pé kì í ṣe ní ìpínlẹ̀ tòun nìkan ni wọ́n dá ilẹ̀ pínpín dúró nílùú Paraku. Látìgbà tí a ti ní ajẹ́lẹ̀ tuntun ni lórí àìṣedédé mélòó kan ni ajẹ́lẹ̀ ni kí wọ́n dá ilẹ̀ náà dúró fitidivida di ìgbà tí wọn yóò ṣe àtúnṣe nípa rẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe bó ṣe tó àti bí ó ṣe yẹ. Èyí tó kan ìlú Túrú pé arábìnrin kan ni wọ́n gbé ilé iṣẹ́ náà lé lọ́wọ́, òun sì wá pe arábìnrin yìí, òun pè títí wa kò wá, ṣùgbọ́n wá fi ẹni tí ń ṣe àṣìṣe rẹ̀ tá ń pè ní technician tó wá fi ránṣẹ́ sí òun. Ǹjẹ́ òun sọ nípa rẹ̀ báwo ló ṣe jẹ́ gbà tí wọ́n fi dá iṣẹ́ náà dúró? Ǹjẹ́ àbí owó tí wọ́n ń gbà, wọ́n ní àpò mọ́kàdé ní 160 ni wọ́n ń gbà lọ́wọ́ àwọn tí wọ́n ní ilẹ̀ tá ń pè ní Sinkan FML. Ǹjẹ́ nínú àwọn ètò yìí, wọ́n ní owó náà wọ́n wọ́n jù, òun ṣe akitiyan láti jẹ́ kí wọ́n dínkù, wọ́n ní kò lè ṣeéṣe torí pé nínú rẹ̀ ǹjẹ́ bí wọ́n ṣe ń ṣe àwọn ètò gbà nù pé báyìí bí wọ́n ṣe ń ṣe gbà kò sí ohun kan tí wọ́n lè ṣe kí wọ́n fi tún òun náà ṣe mọ́. Ṣùgbọ́n pé kò ní pẹ́ kò ní jìn, wọ́n bẹ̀rẹ̀ ṣiṣẹ́ bí ó ṣe tó àti bí ó ṣe yẹ. Ó jẹ́ ohun tí arígbọ́ látẹnu ẹni wà wọ́n jùlọ tí ń ṣe olùdarí ìpínlẹ̀ àkọ́kọ́ tamọ̀ sí Ṣíà, Abdul Mukaila, tí ó fi tó wa ní ètí. Nínú ìtẹ̀síwájú wa, ǹjẹ́ àwùjọ àwọn tí wọ́n ṣe àwọn oníṣẹ́ ọwọ́ ti ìlú Paraku yóò rí àtúnṣe? Ẹni wà wọ́n jùlọ tí a mọ̀ sí Abdullahi Sumana Sise ló jẹ́ alága, ló ṣàlàyé lórí báwo ni wọ́n ṣe ṣe àwọn ètò náà gbà. Ǹjẹ́ ó nínú àlàyé rẹ̀, ó ní wọn ó sí ìwé kan sílẹ̀, ìwé ńlá kan sílẹ̀ tí gbogbo àwọn oníṣẹ́ ọwọ́ yóò fi orúkọ sínú rẹ̀, sínú ìwé ńlá náà. Ǹjẹ́ wọn ó gba ọ̀dọ̀ àwọn ọ̀gá ilé àwọn tí wọ́n jẹ́ alága kọ̀ọ̀kan fún ìgbìmọ̀ ilé iṣẹ́ kọ̀ọ̀kan? Ǹjẹ́ tí wọn kọ̀ọ̀kan yóò fi orúkọ rẹ̀ sílẹ̀? Bí àwọn oníṣòwò ṣe fi àwọn orúkọ sílẹ̀ nínú èyí tí a mọ̀ sí Chambre de Commerce, ìdí àwọn tí ń bójútó àwọn oníṣòwò pẹ̀lú àwọn oníṣẹ́ ọwọ́. Bákan náà ni àwọn oníṣẹ́ ọwọ́ gbọdọ̀ kópa nínú ilé tí ń bójútó àwọn oníṣẹ́ ọwọ́, jẹ́ kí wọ́n lè dá ẹnìkọ̀ọ̀kan mọ̀ lórí ohun tó ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́. Ọ̀pọ̀ láàrin àwọn tí wọn kọ́ṣẹ́ ọwọ́ náà dáadáa
won si ile ise lai si iwe eri ti won ba ise je awon na ni won sise ti won owo ti ko ye ki won gba lodo awon ero na ni won gba lowo ero abi ise ti ko ye ki won se fun won ni won se fun won o ye ki gbogbo re ki won mu ton fi moto to sinu ohun yi pe ki gbogbo re ko ni ilo si waju ki awon na ki won mu ilana titun na to ki atunse ba le wa je o se lalaye eni won mo gilo ti amo si Abdullahi Usman sise o se lalaye na siko yi pe ni ojo waju won te ti silekun re sile ti won tin lo pepele ngba kan ri won ti silekun re lori aise dede mi lokan sugbon won tin si atunse lori ohun na ki won mu pada won te tin silekun yi die die ki won fi le awon ti won se alaga kokan ti awon igbimo onise owo ni owo ki eni kokan ki o foruko oruko sile gege bi ise to nse ni won mo ise to nse adubo wo lo wa bawo lo se kose gba awon omo se ti won so ra won di oga ni pajawiri gbugbu re ni won o jaba ni asiko yi bi eni ti o ba fa fi oruko na sile baba digba ti won wi hun yo ri pe won se ile ise re yo pada lo gba iwe re ki o to wa si ile ise lo je ohun ti arigbo latenu eni wo won gilo ti amo si Abdullahi Usman sise ti o je alaga awon onise owo ni ilu paraku ninu itesiwaju wa ani ile bine gege bi ati mo si nipa eto otutu ti an gbe je lo gba iwaju to leyin igba ti ile male lo gba iwaju nigba kan ri sugbon ni odun ta wa ti odun egba lo meni din ni medogbon lo ni odun egba lo meni din ni ogbon ta wa yi ile bine lo gba ipa koko nipa otutu je ile male lo gba ipo keji ninu ipo akoko eyi ti ile bine gba je o lo bi okelona ogbarun ogorun marun ole meta le ni ogbon ohun ogorun marun abi igba meta odi mewa tonu ni won se ni won ayeye owi e tin se ile e tin se mali nje ohun ri bi oke igba meji odi meta ohun ogorun marun ole ogoji tonu ni won ri en to gba ipo keta ohun na ni Burkina Faso ni ohun ri oke nina ogorun meta ole mewa ole meji le ni ogoji tonu ni ohun se ki lohun to wa fa eleyi nje won ni aise dede awon ojo abi ki o ma koro ko ma ba ro ti asiko n paro na lo fa ti gbogbo re wa dikun ni awon gbegbele ti won gbo tutun gidigidi ninu awon ti won na wo fa se ti won fi to ani eti ni asiko yi oda lati wa lo si bi ipari awon ireyin ti ojo etini ni mo lati fi to ani eti lori awon onise owo ti won ya photo awon ti won ya photo nje ba oni ise na se nlo gba ni asiko ta wa yi tori pe a wa se akiyesi pe awon ti won ni awon ero ibanu imusowo en tan pe ni smartphone awon ni won gba aye lodo awon ti won ya photo e foriji wa je a wa si wa fasiko ta fi ri eni wa won julo ta mo si ali ya ro ture to nse alaye pe photo yi ya oni opolo je eni ti o ba duro ti o ba fe ya photo re obodo tun ra re se ipo ye ki o si opolopo awon aworan ki to wa gba ajo ki o so di ohun to da sugbon awon ti won ni ero ti a mo si smartphone yi won kan yo photo lasan lasan ni pe ki o sati ki won sati yo ni ti o ko se re ko dabi en to ko se re bo ba se pe nje ko ba wulo ki lo fa toju pe awon oyinbo won tun se awon ero ti won ya photo lo won gogo to wo ran to nbule ti won ni nitori pe ti a mo si smartphone ti gbo ti gba ile won tun se ero yen mo won ni o tun ku tun sise bo se to ati bi o se won mo pe awon ti won ya photo yen ise nla ni won se ku le dabi awon ti won yo photo yen pelu ero emu so ta npe ni smartphone yen ku le dabi ero nla ti won fi ya photo yi sugbon ni kokan ku mu sigi ise re ninu re na ni eni ti a mo si Ibrahim Samani to ja ko wi agba awon ti won ya photo ni ilu paraku won wa se alaye na se ko pe bi ilu se nlo na la se njigo re o ye ki awon to pe won mo pe bo se nlo gba yen ko ni se nge ki won bo si ibi ti won lati fi tesiwaju ki won le ni lo saju bo se to ati bi o se ye nge ki won tele awon ilana titun ti awon ilu gbede na ni won ma tele o se akawe lori opolopo ti won tin ya photo nigba tijo ti won ti ko ninu opo yen won lo ninu opo ti o le se iranlowo fun awon lati je lati mo nitori pe owo ti a fin ra awon ero ni asiko bayi owo nla ni ki awon wa gbe opolopo owo ki won fi ra ki won fi si ile ise ki won ma ba ri ise abi ki won ma ri ise lolokan jokan ko ma ba je ise to le ma fun oni lo siwaju e to fa ti opolopo lari won won fi ise photo yiya
won fi sile lati lo wa ise miranu sugbon gege bi akawe oni gege bi ilu si lo la se njugo re kenukun ko mo bi o se ma se ki o le mo bi o le se pe o le fi je ki o fun mo lo je on tari gba latenu eni wa mo bi lo ta mo se ibrahim samani to je oga gba awon akowe tin se igbimo awon yo photo ni ilu paraku ibi ni a o mu awon iroyin ti ojo ete ni gunle mo ki pe ku asiko wa nje ni asiko yi mo se alaye lori awon ti won ni ile ni ilu turu tinu odun si mo se awon etugba lati opolopo ose ni won ti da ipin awon ile duro ti won gbere pe ki ijoba ki rojule se leyi fun awon ki won bere si ki mo le ri ile ko bo se to ati bi se fun dagbasoke ilu turu awa se alaye lori awon ti won se awon ni si owo ti atunse gbadun wa enu kokan gbadun furuko sile ki won le mo ibi to gbe sise ise igolo ngbe se je oni iwe eni wa mo gilo ti amo si abdullahi usman sise to je alaga fitwa ni eti ile bi ne lo gba ipo akoko larin awon ile ti lo owo fase nipa eto ututu je ase alaye nipa re eto akeyin oni awujo awon to pe won ya awon photo si lo swaju ti a wa ni asiko yi ona la fitwa ni eti ni kenyin awon iroyin ti asan ojo ini oni ju bayi lo omo yin aburoyin ta mo si michel dosun loruko mi ara korin wa ta mo si christian abosetien awon ni mo be ni ore ro fun wa ipade wa ninu ayo ati dunun ni ojo lati nse ojo isegun ire o